lọ́nà ọjọ́ wednesday ọ̀fà irú kílẹ̀ lẹ́yìn kò ní bá a tọmọtọmọ adúpẹ́ àtúndúpẹ́ wípé ojú wọn tún rí ọjọ́ ẹ̀rí láyọ̀ àti àlàáfíà ayé ò mú ọmọ wa lọ sí kọ̀rọ̀ ayé wọ́n ṣe tánà dí wa ọlọ́run ní ògbà kókókó lojú wọn lè mọ́ wa ṣùgbọ́n ọlọ́run ní ògbà kì í ṣe wọn ó dẹ̀hùn lára ọmọ wa ayé ò gbáyọ wa ó tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ o gbogbo ilé kí o go go go go go go go go go yes baba alábìyamọ yín ti wọlé wẹrẹ o pastor fúnkẹ́ yẹmọ ni baba alábìyamọ ni mò ń jẹ́ lórúkọ jésù aṣọ àpọ́nlé ìwọ àtọmọ rẹ ò ní fàyà olùfẹ́ gbogbo ẹni tó súnmọ́ kọ́lọ́fẹ́ ọdẹnudẹnu wọ́n súnmọ́ torí ohun tó ń rí jẹ lára rẹ ni nítorí ọjọ́ tá ayé bá ti fẹ̀kú sí jẹ yẹ́tà èpo rẹ̀ wọ́n máa ń dànù ni omi inú ẹ̀sán ló jẹ́ kára ayé máa pa ọ̀sán lé táyé bá ti mọ omi inú ẹ̀sán tán èpo rẹ̀ kì í ṣe ohun àjírí mọ́ oúnjẹ ti bẹ nínú abọ́ ló jẹ́ kára ayé máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tó bá dára fún olùfẹ́ máa kíyè sára lọ́dọ̀ ènìyàn ìdí tí mo fi máa ń bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà wípé àwọn ènìyàn 5000 tí jésù fún ní ìṣù àkàrà lọ́jọ́ ọjọ́ sí ibo ni wọ́n wà nígbà tí jésù ń gbé àgbélébù lọ káfárì ibo ni wọ́n wà ní ọjọ́ tí ẹrọ́dù ń fi ẹ̀sùn kan ibo ni wọ́n wà nígbà tí wọ́n fi jésù ṣe láyà káàkiri ọjà àìsà sọ wípé ọwọ́ ìpọnlá aráyé ń bá ní ńlá tó bá ń dára fún ọmọgbàgbé ẹbí rẹ mọgbàgbé àwọn ọmọ rẹ o nítorí ọjọ́ tó bá dá pẹ́ú o lè rẹ́ nìkankan ẹbí rẹ ní òkú lórúkọ jésù ò ní sọrẹ dáràn àwọn àtẹnu kò ní rọ fáyé o ẹ̀mí kì í yẹ sára yọ bàlẹ́ o ọmọ rẹ ò ní rí ẹgbẹ́ oníyọ̀rọ̀ màríà ká o ní kẹ́bọ̀ sí lórí àwọn ọmọ tiẹ̀ o ẹ̀jẹ̀ láìrọ̀ ayé mú jésù ayé ò ní rí ọmọ rẹ mú o ẹja bí ọ̀bọ̀kú ọ̀ sí ọmọ rẹ ò ní sọnù wọ́n ní kí jésù rọjọ́ bàbá ọ̀dẹ́ wọn lọ́mọ rẹ ò ní rọjọ́ o ọmọ rẹ ò ní di àdìmẹ́rù ojú màríà rí tójú rẹ ò ní rí rẹ́dẹ̀rẹ́dẹ́ o màmá lórí ọmọ sì máa wọ ọmọ rẹ máa jáwé borí lọ́jọ́ mú jésù pétérù fẹ́ jésù kò ní kùwọ́ nìkan o gbogbo ọmọ ẹ̀yìn lọ́sọ̀lá ní kò ní kùwọ́ nìkan ojú jésù rí tọ́ ní gángan tọ́jú ọmọ rẹ ò ní rí ìríkùrí o wọn ò ní kan ọmọ rẹ mẹ́gi o ayé ò ní kan ọmọ rẹ máa jà wọn ò ní jẹ sí ọ̀sán ọmọ rẹ wọn ò ní dí ọmọ rẹ ní adé ẹ̀gún wọn ò ní forúkọ ọmọ rẹ wẹ́lọ̀ kiri alájùmọ̀ kà bíbélì kò ní ọmọ rẹ lẹ́mọ̀ àfikọ́ làbójú kò ní rí sí ọmọ rẹ o wọn faṣọ jésù ya yóò ní faṣọ rẹ yà tí ẹgbẹ́ bá rẹ gbé tí ẹgbẹ́ bá rẹ gbé wọn ò ní dájọ́ ẹkú fún ọ ọmọ adẹ́rìn irun kò ní ọmọ rẹ lẹ́mọ̀ ọ̀rọ̀ ọlọ́ra kò ní di ti yín o alágbálúgbó omi kò ní gbé ọ lọ o àkókò akọ lórí ọmọ rẹ ò ní rámáyé wá ṣe rere láyé tọmọtọmọ gbogbo ẹyí tẹ ní làkọjá lórí ọmọ yóò padà já sọ pé o àkọ́bí ni jésù àkọ́bí wọn ní rí ọmú o olóore gbọ̀rọ̀ mi dẹlẹ́rù yóò ran ọmọ rẹ lọ́wọ́ olóore tí kì í wá ṣiṣẹ́ ẹni yóò ran ìdílé yín lọ́wọ́ o olóore tí kì í wọ ìwà ọmọ yóò ran ọmọ rẹ lọ́wọ́ láti inú ọ̀gbun afa ọmọ rẹ sọ́kè ayé ọmọ rẹ kúrò nínú ìgbẹ́kun bàbá rẹ ọmọ rẹ máa múnú rẹ dùn wọ́n jẹ́ wọn mọ́ màmá oríire tó na gànàgà tọ́wọ́ tó máa ń múlé ọlọ́wọ́ eré tó sátó dàbí pé agbára ti pin ọmọ tiẹ̀ lẹ́yìn òkè tó ń kù tó dàbí pé ò ń jábọ́ ọmọ ẹ̀gùn amú ọdẹ bẹ̀ ilé ọlá yìí ò ní di aró ọmọ rẹ ò ní mọ́mí kọ́rọ̀ lọ́sù yìí wàá jẹ́rẹ̀ gbìyànjú rẹ lórí ọmọ lọ́sẹ̀ yìí wàá lẹ́ni níwájú wàá rọ́lọ́ rẹ lẹ́yìn ẹ̀ ẹkú àsù ìdẹ́ ò ní kan lọ́sẹ̀ yìí o ọmọ rẹ dí ènìyàn láàrin èrò bí dávid ò dé ẹnìkan òjọba ìwọ gángan lọ bá kan o olúwàfà sókè olúwàrẹ lọ́wọ́ òní kó ẹ̀kọ́ gbèsè òní sọnù

0: Osuna Church na le ti sayeye wuli odekunle Epaphras ma ni ki won ba ngbe mo lu olukuluku wa ba yin gbogbo Osuna Church rais olukuluku wa gbe wa e dana e pe ma send the anointing on one see one and lagbare ni to ni aye atorun gbogbo eyan omo Olorun te ni anfani se ita ba ti se omi mu tan a tun se be ni igba keji pelu.
1: Listen now and turn up.
0: So ito baba wa se nta fe se o di dada ko ni testimony now wa bude di omi to je pe to ba se mu ni igba mesan o le mu
1: on social media Facebook Jordan 105.5 FM
0: mo fe ji o di mimo fun o pe titi dola
1: Twitter Jordan 105 FM Instagram Jordan 105
0: laduwa si ngba won ni ki ngbaduwa mesan fun yin laaro
1: FM Lagos listen on the go at www.
0: Ma si fi bibeli ti leyin a je bi idan ni ko si bi se gbaduwa mesan yi to ni ni testimony and emura asiko de lati ri yi pada hallelujah la mesan ogo mesan la fe ke ni gbogbo bi ti eyan omo Olorun ba wa jake jadu aye adua taro e mo fi se awe wa ije le ni mesan nigba to di wakati kesan ojo bibeli ni jesu jo wo emi e lowo le oh my god ogo mesan hallelujah mesan o si mo fo ni igba mesan ko to di pe ma ni ke se omi mu ni igba mesan somebody shout na hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
1: Jordan
0: hallelujah hallelujah hallelujah ogo mesan daddy efo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo fun mi saya bi n ba pari nbi ma tun bo sori Facebook ma bo sori YouTube ma bo sori TikTok odekunle Epaphras e join me pẹ̀lú nǹkan mẹ́sàn tá a tún dẹ́wò lórí Facebook náà.
2: Bóyá ọlọ́jọ́ ibi dìde kó mújó ijó ọlọ́jọ́ ibi dìde kó dúpẹ́.
3: Iná ńlá wọlé fẹjú kẹ̀kẹ́ oṣù Páyọ ìmọ́lẹ̀ tán ìjọ Comfort Life Mission International àti jí oòrùn tí ò ṣe dọwọ́ bò. A dúpẹ́ lọ́síwájú àdúpẹ́ ìgbéga bá a ṣe wá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú láṣẹ tún yọ ayọ̀ pẹ̀lú Prophet Odekunle Epaphras bàbá mi o kó bẹ́tidé wọn tó kò fún ti ọdún tà wáyé. Gbogbo ọjọ́ keje nínú ìrìn àjò oṣù kẹsàn-án ní gbogbo ọdún náà ni bẹ́tidé wọn kò túbọ̀ rí bẹ́ẹ̀. Ni gbogbo olóye pátápátá nínú ìjọ Comfort Life Mission International ni wọ́n ní àwọn kí Prophet Odekunle Epaphras bàbá mi o ti ìjọ Comfort Life Mission International. Pé kú oríire ayẹyẹ ọjọ́ bí tó kò fún tọdún tà wáyé. Gbogbo olóye ìjọ Comfort Life Mission International wọ́n ní àwọn tó kí olórí láàfin ìyáwa Tèmítayọ̀ Odekunle ẹkú ìtọ́jú Prophet Odekunle Epaphras. Gbogbo olóye ìjọ Comfort Life Mission International wọ́n ní pé Prophet Odekunle Epaphras bàbá mi o ti ìjọ Ọlọ́run òjijì kí Olúwa Ọlọ́run má jẹ̀wọ́ fún yín ní ọgbọ́n tójú tọgbọ́n ayé lọ kó fún yín ní ìmọ̀ tójú tí ìmọ̀ ènìyàn lọ kó sì fún yín ní òye tẹ́nikẹ́ni ò ní rí gbé ṣubú. Gbogbo olóye ti ìjọ Comfort Life Mission International.
1: 105 FM.

kíyèsí mo gbé ilẹ̀kùn tí ó sí kalẹ̀ níwájú rẹ tí kò sí ẹni tí ó lè tí kò sí. Ó ní mo gbé ilẹ̀kùn tí ó lè gbé omi yẹn síwájú àdàbí tó bá ṣe pé kìí ṣẹnu Jésù lọ̀rọ̀ yìí ti jáde lókun gbogbo ẹ̀yin tí wọ́n ti tilẹ̀kùn mọ́ gbogbo ẹ̀yin tó dàbí ẹni pé nǹkan lè fún. Gbogbo ẹ̀yin tó dàbí ẹni pé wọ́n ti tilẹ̀kùn gbogbo ọ̀nà àṣeyọrí ilẹ̀kùn ìlú ọba tì mọ́ ọ. Báyìí lolúwa wí. Tó ọba ṣẹ omi mu nínú àwọn tí ó wẹ̀yìn ní September 9, 2027 ní ọjọ́ kẹsàn-án. Mọ̀ pa aláṣẹ bọ́ ọba fòkè ní ìgbà mẹ́sàn-án tó sì ṣẹ omi yẹn mu. Nínú àwọn tá ò sí lẹ́kùn fún wàá jẹ́ kan nínú wọn lórúkọ Jésù ilẹ̀kùn sí fún ọ. Ó sí ó sí ó sí ó sí ó sí ó sí ó sí ilẹ̀kùn sí níwájú rẹ látòní lọ in the name of Jesus Christ. Gbogbo ẹ̀yin ọmọ náà ẹsẹ̀ omi mu kànṣẹ́ díẹ̀ mu omi yìí ò ní kú o bọ̀ ìgbà mẹ́sàn-án ló mu òní ni ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án. Now ṣe wá rí bó ṣe ṣe tó ṣẹ́ omi yẹn mu ẹjọ́ nítorí Ọlọ́run. Gbogbo àdúrà tí mo bá ń gbà fún yín máa sún síwájú. Náà tí n bá tó ti fún ọ ní nọmba 2 ó tó sún síwájú. Má lo ẹ̀yin o tó rò ní rogun ìfàsẹ́yìn. Áńgẹ́lì tó rán mi ń ṣẹ́ òní wọn n tí ò ń ṣe ni ó ń pè ní ṣe wòlíì. Nọmba 2 Isaiah 43 ẹgbọ́n tó sọ ní verse 4 Isaiah 43 verse 4 ó ní níwọ̀n bí ìwọ ti ṣe iyebíye lójú mi. Ìwọ ló gbọ́n tó jẹ́ ó lérò pé lòsì ìwọ ló ń pèrè ẹ ní tálíkà. Ọlọ́run ò pè ọ ní tálíkà ó ṣe iyebíye lójú Ọlọ́run ó ṣe iyebíye jù. Bíbélì wa sọ wípé tí ìwọ sì ṣe ọlọ́lá èmi ti fi ọ nítorí náà èmi fi ènìyàn rọ́pò rẹ. Mo fi ẹlòmíì mo fi èèyàn mo fi rọ́pò ẹ. Ikú tó yẹ kó o kú gbèsè tó yẹ kó o jẹ accident tó yẹ kó o ní nínú ọdún àti nínú oṣù bàbàbà. Olúwa ní sọ fún ọ pé òun ti bọ́ fèèyàn rọ́pò ẹni ẹlẹ́ni ní ọgbà ikú rẹ kú. Ó ní àti ènìyàn dípò ẹ̀mí rẹ. Mo ti Isaiah 43 verse 4 ó lóun fèèyàn dípò tí wọ́n bá ń wẹ̀ tí wọ́n sì mú tí wọ́n bá ń wẹ̀ tí wọ́n pa lẹ́kún tí wọ́n bá ń wẹ̀ ni tí ó kú kú òjijì tí wọ́n bá ń wẹ̀ ni tí wọ́n ní èyí ẹ̀pẹ̀ orí ẹ̀ pa. Iná tá a bá dá fún ẹyẹ gúnnugún ẹyẹkẹyẹ la fi ń sun ohun tí bíbélì yẹn ń sọ nu èdè Yorùbá mo fi sọ yẹn. Báyìí lolúwa wí wà fòkè ní ìgbà mẹ́sàn-án ó sùn síwájú ọ̀sẹ̀ omi mu. Bólúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ibi tí àtà ní fún ọ ọfà tí wọ́n ń taábọ̀ láti ìsàlẹ̀ òkú láti inú bojì òkú lórúkọ Jésù kò ní yálé ẹ kò ní bọ́mẹ. Bẹ́nikẹ́ni bá ń ronú ibi iṣẹ́ ọ orí ẹ̀ ni ó fi gbé kó fi gbé kó fi gbé kó fi gbé kó fi gbé kó fi gbé kó fi gbé in the name of Jesus. Ṣé omi mu tún gbẹ́sẹ̀ iwájú òní ni 909 ẹja lọ nọmba 3 sún sún síwájú mọ ohun tí ó tẹ̀lé kó tó dago mẹ́sàn jẹ́ ó jẹ́ omi tó lè dáàmú tẹ́hun nọmba 3 Isaiah chapter 43 wagbọ́n ti verse 19 sọ nípa rẹ verse 19 ó ní kíyèsí èmi ó sun titun kan tọ́lọ́mba ti ń fọwọ́ gbá yàyà mi máa jáni inú mi ó sì máa dùn ní lójú òkun inú mi èmi ó sun titun kan fún ọ ṣe rí inú ilé yìí nǹkan titun lẹ́yìn ìsọdún nísinsìnyí ni yóò sì wù jáde ẹ̀yin kì yóò àmọ́ bí lóòótọ́ èmi ó la ọ̀nà nínú aginjù àti odò nínú asálẹ̀ ọlọ́run ló wọ́n la ọ̀nà níbi tí ò ti sọ́nà mama yìí God will make a way where it seems to be no way he walks in way we cannot see he will make a way for me and for you he will make a way láàárọ̀ yìí Ọlọ́run gbọ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn Ọlọ́run ló wọ́n la ọ̀nà nínú iṣẹ́ yẹn yóò la ọ̀nà lórí ọ̀rọ̀ traveling rẹ yóò la ọ̀nà bí n bá gbọ́ tó o ṣe àmì ní ìgbà mẹ́sàn ọ̀nà là bá ọ ọ̀nà là bá ọ ọ̀nà là bá ọ ọ̀nà là bá ọ ọ̀nà là bá ọ ọ̀nà là bá ọ ọ̀nà là bá ọ ọ̀nà là bá ọ ọ̀nà là bá ọ ọ̀nà là bá àwọn ọmọ rẹ. Ọlọ́run gbọ́ láàrin òní sí ọjọ́ mẹ́sàn òní ni ó nà ó nà oṣù agbára September sẹ́ẹ̀tì túmọ̀ sí agbára lórúkọ Jésù ọ̀nà ńlá dé bá ọ. Ọya wá fòkè ní ìgbà mẹ́sàn-án wàá jánà wàá jánà wàá jánà wàá jánà wàá jánà mọ̀ tí ẹ̀ jẹ́ ń pè báyẹn wàá já gbangba wàá já gbangba wàá já gbangba wàá já gbangba in the name of Jesus Christ. Ṣé omi yẹn mu tó sún wájú nọmba 4 ọ̀nba wa ṣiṣẹ́ báyìí àbò kàn jókòó ó sì ń gbọ́ tí wọ́n ń ka biblical prayer gbogbo.

0: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.
1: This is Jordan 105.5.
2: Station with a voice for entrepreneurs.
3: Ọlọ́run tó yí ìgbà àti àkókò padà, ó ń bẹ láyè síbẹ̀. Yóò ti ń ṣe nígbà ni, ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ní àkókò yìí. Nínú ayé àwọn ènìyàn tí wọ́n ní àkókò láti ké pé. Ìgbà mi gbọ́dọ̀ yí padà sí rere. My situation must change. Ní ìpàdé àdúrà pàtàkì tí Ọlọ́run ti gbé kalẹ̀ tí ó ń fi ra ìgbà rere padà fún àwọn ènìyàn tó ń gbọ́ síwájú rẹ̀ fún ìyípadà sí rere. Ogun Jésù dogun ọ̀tá lọ, agbára ìmọ́lẹ̀ ju tòkòkò, agbára tó fi ọ sójú kan náà yóò pòórá, agbára tó fi ọ sípò tí kò ti Ọlọ́run yóò dohun ìtàn. Ìgbà tó le koko yóò rọjú, ìgbà tí kò rọrùn yóò dẹ̀rọ̀. Àyípadà sí rere yóò dé bá ayé rẹ̀.

0: Ni gbogbo ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ ló ń wáyé nínú ìjọ Rise and Walk Gospel Assembly Prayer Garden number 23 Jagunmolu Street Church Bus Stop lẹ́yìn Dankara Spear Market Ìjayé Ojokoro Lagos. Ẹ pé ìránṣẹ́ Ọlọ́run Pastor Agbájé David torí ẹ̀rọ 08037200877 08037200877 Bí ọ̀tá fẹ́, bí ọ̀tá kọ̀, ìgbà rẹ yóò yí padà sí rere.
1: We are glad you're listening. Let's kickstart your ideas with innovative talks all day, every day. Your award-winning entrepreneurship and value station.
2: 105.5 FM Lagos, Jordan.
3: This is Entrepreneur.
4: This is Value.
5: This is Value.
6: 3, 2, 1.
7: This is Jordan 105.5 FM.
8: My voice, your voice.
9: Bẹ́ẹ̀ni, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásọ̀, ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Ìrìn díẹ̀ rí tí olú ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. S.M. Mustafa J.P. Bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Sunis Mustafa, Màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ní ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti mọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ́yìn o.

0: ẹ jẹ́ kí ẹnìkan kí aleluya ere díẹ̀ òní ni ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án mo máa yànnànà ohun tó ń pè ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án mo fẹ́ sọ fún wa ẹ tẹ́wọ́ sí mi sà mo gbàdúrà ohun tó ṣòro ṣe tí owó gan ò lè ṣe tí ipò ò lè ṣe nínú ayé rẹ olúwa yanjú ẹ ohun tí ènìyàn ní ipá lórí ẹ bọ̀ tó o dẹ̀ nílò rẹ lórúkọ jésù olúwàbọ̀ ṣe ohun tó ṣòro ní ó kan àyà rẹ tó wá ń wọ́nà bó ṣe yanjú ẹ tó o dẹ̀ rọgbọ́n ẹ̀dá mímí sọ tẹ́lẹ̀ fún ọ ni o tó o bá gbàgbọ́ ní tiẹ olúwa yanjú ẹ fún ẹ olúwa yanjú ẹ fún ẹ olúwa yanjú ẹ fún ẹ olúwa yanjú ẹ fún ẹ ìṣòro námánì òun gan rò pé kò ṣeé ṣe mọ kò mọ̀ pé ọgbọ́n tó wà tó lè dá sí ó ti gbà pé bó ti máa lo ìgbé ayé òní yẹn ṣùgbọ́n ọlọ́run náà ọmọbìnrin pínísẹ̀ kan láti gbà á là kúrò nù àìsàn rẹ lórúkọ olúwa ẹni tó lọ́wọ́ máa lo olùrànlọ́wọ́ ayé rẹ tó máa yanjú ìṣòro rẹ ó yá lọ pàdé ẹ lọ pàdé ẹ in the name of Jesus wà á dẹ̀ mẹ́rin wá jésù olúwa wá orúkọ mi ò yí padà apostelle àti wòlíì smo mustapha jp bàbá sebi ọba láti ìjọ cedar of christ golden church land of reality tí olùjọ wà ní gbaremu idiobi airport area ní ìlú ìbàdàn ẹ wá gbọ́ mi sà àyájọ́ òní ni mo pè ní operation 99 kí ni mo pè é
1: operation 99
0: èèyàn gbọ́dọ̀ mọ̀ sí mbẹ̀ ẹ o gbọ́ ọkùnrin olórin tí mo ń kọ mega 99 ó mọ̀ dé tó fi jẹ́ 99 ẹ wọ́n dédé mọ owó 99 ní agbára mega 99 ń gbò ó sílẹ̀ ó sí iléeṣẹ́ kan náà pẹ́ yìí aramọ́ndání mega 99 ẹnìkan gbọ́ mi sà mo ní àṣẹ tí ń bẹ ní àyájọ́ yìí lórúkọ jésù agbógun ẹ jáde mo ti sọ fún wa pé olúwa ní ká fi òróró yẹn ẹsẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn pátá láàfi òróró yẹn ẹsẹ̀ wọn tó bá wà ní ìbàdàn tó wà lábújá port harcourt tó wà ní iléṣà àbí òṣogbo àbó wà nílùú ìlọrin àbó wà ní abẹ́òkúta òní wednesday ìpàdé wà ń bẹ ìwọ náà bishop ó débẹ kí wọn anoint ẹsẹ bákan náà tó bá wà ní saki òní wednesday lọ kí wọn lè anoint ẹsẹ ó ṣe pàtàkì operation 99 ó máa ní agbára sá àwọn àdúrà kan bẹ téèyàn gbọdọ mọ gbà àwọn àdúrà kan bẹ téèyàn gbọdọ mọ dé mo gbàdúrà lórúkọ jésù ògbó rẹ ajáde tó bá wá di àṣálẹ láago mélòó láago mẹjọ a máa pàdé àdúrà tèmi ó máa wù mí ká gbà kó dáago mẹsàn án kó jẹ wákàtí kan ó wù mí ká gbà bẹ àdúrà tó ní máa ní agbára 99 ni operation 99 ẹ já gbágidi kọ wá lọ bá mi wá ìgbálẹ̀ mẹsàn án bá ń kó dà sínú omi bẹ́ẹ̀ ni wá ìgbálẹ̀ mẹsàn án kó dà sínú omi sẹ́rí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ wà lókè òkun tẹ máa sọ wípé ẹ ní ìgbálẹ̀ don't worry oníbàṣẹ máa ń ṣe tó bá ti wà lókè òkun tó mọ̀ pé o ò lè rí ìgbálẹ̀ ẹ lọ wá òkúta wẹ́wẹ́ kó pé mẹ́sàn-án ẹ kó dà sómi a fẹ́ gbàdúrà tó ní agbára sà irú àyájọ́ òníwò fi ṣeré ìfì tó bá bọ̀ program ó lè kó dání gan kọ́balẹ̀ mẹ́sàn-án dà sómi máa bọ̀ wá tọba wa di aago mẹjọ ní àṣálẹ nàìjíríà time àtò wa pàdé ẹtẹwọ sí mi sà lórúkọ jésù ó máa rà ànúgbà ó rà ànúgbà akúmú ẹ pàdé ọjọ mẹta tó máa ṣẹlẹ ní lufu àpẹ ó máa ní agbára on the 16th, 17th, and 18th ọ̀sẹ̀ tó ń bọ̀ ni o lọ́sẹ̀ tó ń bọ̀ yẹn monday and tuesday ẹ kú múra ní ìlú ìjẹ̀bú òde wòlíì ń bọ̀ wá ẹ guest ready èèyàn nana address tá a máa lò fún wa àmọ́ ó di friday kí n tó ṣe kí ni o kí n tó announce ìrọ̀lẹ́ lápàdé ní ọjọ́ monday ní tuesday ó ṣeéṣe kó wáyé ní ọjọ́ wednesday bákan náà ẹ tẹ́wọ́ sí mi sà ó máa rà ànúgbà ó máa rà ànúgbà ó máa rà ànúgbà in the name of Jesus ní ọ̀la àtòjọ wà ní ìgàdò ni ó máa ní agbára àwọn ìpàdé ńláńláńlá wọ̀nyí èèyàn gbọ́dọ̀ máa fi sọ́kàn ẹnìkan rí mi gbọ́ ayé rẹ dìde aye ready de mama kan lana ngori abami yanu olohun tun san wa awon eyan lo Jerusalem ah gbogbo eyan omo olohun ta jo soro Jerusalem ma fenu laso so iwo na lo deposit owo eh lo deposit owo e be information lori number ti mo fun yi gaga wa dalia ga fanaya bo palase bi aye ba le otan lo wo pada loruko Jesu bo so tele orun dana so won
1: amen
0: in the name of
2: this is Jordan

0: wọ ìpínlẹ̀ náà. Ọ̀kan lára àwọn fọ́nrán eléyìí tó.
1: Good music advice.
2: Awesome talk every day, all day.
0: Ni wọ́n ti gbégi dínà mọ́ Peter Obio àti ikọ̀ rẹ̀ fún ọwọ́ wákàtí nígbà tó ń bá.
3: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music.
0: Àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìṣẹ̀lẹ̀ náà. Peter Obi sọ pé
3: ó. Fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
0: Ṣé ní ọgbọ̀n ìṣẹ́jú tóun fi wà lórí ìdúró tí wọn kò jẹ́ kóun kọjá lọ síbi tóun fẹ́ bá àwọn èèyàn kẹ́dùn. Wọ́n sọ fún òun pé àwọn ọ̀dọ́ kan ilé tí amúgbálẹ̀gbẹ́ pàtàkì fún ìjọba tí wọ́n ti pinnu láti dí òpópónà láti rí pé òun kọjá lọ sí ibi tí òun fẹ́ lọ. Òbí sọ fún àwọn akọ̀ròyìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ìbò ṣe wá taari ẹ̀ta láàárọ̀ yìí. Ó ṣàpèjúwe gbígbé gidi náà gẹ́gẹ́ bí èyí tí ó kù díẹ̀ káàtó tó sì fẹ̀sùn kan gbogbo àwọn tó wà nídìí ìwà ìbàjẹ́ ọ̀hún wípé wọ́n lo ẹbí àti àwọn ọ̀dọ́ aláìmọ̀kan ìyẹn fún ọ̀rọ̀ òṣèlú wípé àwọn ọ̀dọ́ tí wọ́n mọ ohunkóhun tí wọ́n mọ bó ṣe ń lọ òun náà ni àwọn kan lò fún ọ̀rọ̀ òṣèlú. Ó ní àwọn ìwà jàgídíjàgan ilé tí mú tí wọ́n ti mú wá sí orílẹ̀-èdè Nàìjíríà yìí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá o. Ó ní èyí ó korojú sí ìgbésẹ̀ ilé tí wọ́n ní wọ́n gbé ìyẹn ní ìpínlẹ̀ Benue. Ó pọ̀ ọ̀rọ̀ jáde dáadáa nínú ìwé ìròyìn ọ̀hún ẹ ba ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní o. Wọ́n ní ilé-iṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti sọ pé ẹjọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn ọlọ́pàá FBI ilé tí wọ́n ní ó wà lọ́wọ́ wọn ní orílẹ̀-èdè Amẹ́ríkà lórí ọ̀rọ̀ egbògi olóró wọ́n ní kì í ṣe nǹkan tó ní agbára rárá o. Ilé-iṣẹ́ ààrẹ ṣàlàyé nínú àtẹ̀jáde kan ilé tí wọ́n fi síta pé ọ̀pọ̀ èèyàn ló ti ń sọ ohun tí wọn ò mọ̀ nípa ìgbẹ́jọ́ ààrẹ ilé tí ó jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílé ẹjọ́ ìjọba àpapọ̀ Amẹ́ríkà tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní Washington DC. Ẹjọ́ náà lọ ni wọ́n ní ó dá lórí àkọsílẹ̀ Tinubu ilé tó wà pẹ̀lú ìjọba Amẹ́ríkà bóyá nǹkan tí gbogbo ayé lè mọ̀ nípa rẹ̀ ni. Ọ̀pọ̀ èèyàn pàápàá jùlọ àwọn ẹgbẹ́ olóṣèlú alátakò ní orílẹ̀-èdè Nàìjíríà ló ń bèrè wípé kí Amẹ́ríkà ó gbé àkọsílẹ̀ ìgbẹ́jọ́ Tinubu lórí ọ̀rọ̀ egbògi olóró jáde o. Wípé àwọn fẹ́ rí ẹgbẹ́ alátakò gbàgbọ́ wípé àwọn àṣírí kan wà níbẹ̀ ilé tó lè tú síta. Ilé-iṣẹ́ ààrẹ wa sọ ilé-ẹjọ́ wọ́n sọ ilé-iṣẹ́ ààrẹ wa sọ wípé ilé-ẹjọ́ kò dá Tinubu lẹ́bi níbi ìgbẹ́jọ́ náà rárá o. Wípé ohun tẹ́ ẹ fẹ́ mọ̀ kò ń ṣe ohun tẹ́ ẹ mọ̀ torí pé kò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò hùwà eléyìí tí kò tọ́. Ẹjọ́ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí ẹni tí wọ́n pè ní Aaron Greenspan ó bẹ̀rẹ̀ fún àtẹ̀jáde lórí ẹjọ́ náà lọ́dún 2022 lábẹ́ òfin FOIA òun ni wọ́n pe òfin ọ̀hún ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó bèrè lọ́wọ́ àwọn àjọ Amẹ́ríkà láti fún ní àkọsílẹ̀ ìgbẹ́jọ́ ilé tó ń ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀rọ̀ náà jáde ṣùgbọ́n ilé-iṣẹ́ ààrẹ ti ní ẹ wò ó ẹ má tanra yín. Ilé-iṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ wípé ẹjọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ọlọ́pàá FBI wọ́n ní tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní kò ń ṣe nǹkan tó lágbára rárá. Ẹ má gbà á bí ẹni gbàgbẹ́ ọtí òde ẹ gbà change ìròyìn náà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí o. Wọ́n ní afurasí gbọ́mọgbọ́mọ ilé tó ń kà bòròbòrò níwájú ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Adéjọkẹ́ Pópóọlá ó ti ṣàlàyé o bí òun ṣe ta àwọn ọmọ òun mẹ́ta ilé tó fi mọ́ àwọn ìbejì ilé tí olóhùn tà ní N300,000. Pópóọlá jẹ́wọ́ wípé láti oṣù kẹwàá ọdún 2024 lòun bẹ̀rẹ̀ sí ní jí ọmọ gbé láti pa owó. Adéjọkẹ́ ṣàlàyé wípé elédùá fóun lẹ́bùn kóun tètè máa rí oyún ní ó ní tóun bá ti wá ní oyún ọ̀hún tí ọkùnrin bá ti bá òun ní àjọṣepọ̀ lẹ́ẹ̀mejì lòun máa ń lóyún tó bá jẹ lákọ̀ọ́kọ́ yóò jẹ ẹlẹ́ẹ̀kejì yóò doyún ni o. Ó ní afurasí náà wá sọ pé òun máa ń rí pé ẹsẹ̀kẹsẹ̀ tóun bá ti wá lóyún yìí tóun máa wáwò pé oyún ti dúró sára òun rèé o. Ó ní ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun ti ta ọmọ bíbí inú òun ọkùnrin míì ló máa kọ́kọ́ tún bá òun ní nǹkan pọ̀ tó jẹ́ pé òun tún ní ìbejì oyún ìbejì tóun tún bí àwọn ìbejì ọ̀hún. Ó ní ilé ìwòsàn kan ní Ògèrè ní ìpínlẹ̀ Ògùn ni òun ta àwọn ìbejì òun sí. Adéjọkẹ́ náà ló sọ bẹ́ẹ̀. Adéjọkẹ́ ṣàlàyé pé òun máa ń ta ọmọ kọ̀ọ̀kan ní N80,000 àbí agbára ilé yìí ó ní N80,000 tàbí N120,000 lòun tọ ọmọ kankan ó dì tàbí bí negotiation wọn bá ṣe lọ irú abiyamọ wo rèé. Pópó ọlá ni ọmọ méje lòun bí àwọn míì sì ti ṣe ìgbéyàwó nínú wọn. Ó ní afurasí gbọ́mọgbọ́mọ náà sọ pé ọmọ ọdún mẹ́fà ni àbíkẹ́yìn òun nígbà tí àkọ́.

0: ẹ̀yàn mọ Nàìjíríà ẹ jẹ́ pawọ́pọ̀ kálẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí oyè ẹ jẹ́ yọ wọ́n kúrò kẹ́lòmíì ò bọ́ sí o ẹ̀yàn mọ Nàìjíríà mò ń bẹ̀ yín ni o ẹ jẹ́ jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó kù ń bẹ̀ o tàlẹ́ tó ń sọ̀rọ̀ yìí ọmọ oyè inú ẹgbẹ́ òṣèlú SDP náà ni o Adéwọlé Adébáyọ̀ ló máa ran gbogbo ọmọ Nàìjíríà ó ní ṣe ìyà yìí ò tó ni ìṣẹ́ yìí ò tó ni ẹyin náà wo ètò ààbò bó ṣe mẹ.
1: every day till payday.
0: ó wà pé ìṣẹ́ báyìí ó ní ẹjẹ́ ayọ̀ wọn ja ẹ̀ka fẹlòmíì síbẹ̀ nígbà tí wọ́n ń bá a sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán lórí ọ̀rọ̀ òṣèlú lánàá ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ náà ló tún ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde o wípé ẹjẹ́ ṣe kínní káyọ ààrẹ bí ẹni yọ jìgá ìyá ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí babó kò ń bẹ̀ kẹjọ òṣèlú APC kágbára ó bọ́ lọ́wọ́ wọn o kẹlòmíì ò bọ́ sípò kẹlòmíì ò máa ṣe lọ ẹni tó sì fẹ́ ṣe kó ṣe o gẹ́gẹ́ bó ṣe wá tẹ̀síwájú ó ní ẹ wò ó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ tí ìfẹ́ bá wà láàrin wa tá a bá fi inú kan tá a fi ṣe kan tá a sì yan ẹni tá a fẹ́ síbẹ̀ ju pé àwọn ẹgbẹ́ tí wọ́n ń darí wa lásìkò yìí tí wọn kò jẹ́ kí a rí mú mí ètò ààbò kò sí ebi ń pa wá kò sí jẹ́ kò sí kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń sáré ní káàkiri o ó ní ìṣe òun ò sì òun náà ló ń bá wọn fẹ́ra káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ní èyí gan lòun fi ń pè gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ́ jù ọ́ ẹ wá ẹ já yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ já yọ wọn kò ń bẹ̀ ẹ já jọ fọwọ́sowọ́pọ̀ kí gbogbo ẹ̀ kó lè lọ o Adébáyọ̀ náà ló ń so eléyìí di mímọ̀ láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ inú ìròyìn Daily Post náà

0: láti rí o wọ́n ní ẹ̀wò kò sẹ́nikẹ́ni tó ní àṣẹ láti dá ẹnikẹ́ni dúró láti wá sí ìpínlẹ̀ kan ipe bóyá mo fẹ́ wá ṣe ìpolongo ìbò ní ìpínlẹ̀ yín ẹ wá ní ẹ̀mí ní wọlé talent tó ń sọ̀rọ̀ yín Aisha Yusuf ló sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ìyẹn Aisha Yusuf ńlọrọ̀ ló máa ti ń sọ̀rọ̀ gbùngbàkùngbé o lórí àwọn tí wọ́n dènà mọ́ Peter Obi láti lè jẹ́ kí ó wọ ibi tí wọ́n ní ìjàmbá ti ṣẹlẹ̀ ní Yewata ní ìpínlẹ̀ Benue ó ní eléyìí jẹ́ ohun àbùkù ó sì jẹ́ ohun tí ò tọ́ tí ò bójúmu rárá o gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé ó ní òun mọ̀ pé ọ̀rọ̀ náà ó lọ́wọ́ àwọn olóṣèlú nínú ó ní kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wa we are one Nigeria we are one ó là ń kọ́ kiri o ó ní kí wá lóde tó jẹ́ wípé nígbà kí Peter Obi ó wọ ìlú.
1: This is Jordan.
0: Àwọn tó ti ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe ń sọ̀rọ̀ tẹnutẹnu wípé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ a dẹ̀ ń pera wa lọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà Yusuf sọ̀rọ̀ kódà ìṣe ni ojú rẹ̀ ń tu tí ó sì ń sọ̀rọ̀ pẹ̀lú ìbínú nínú ìwé ìròyìn láàárọ̀ tòní mi gbàgbà tí mo rí ròyìn ẹ̀rú bà mí pé ṣé ń lè gàrò yín bà ṣùgbọ́n mo ti gáwò ẹ lọ gba change ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí wọ́n ní ó tún jẹ́ oníṣòwò ní ilẹ̀ British lọ́hùn-ún tó tún jẹ́ gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní Igor Ubiribo ohun tí wọ́n ní ó ti jọ́lọ́hún nípè náà ni wọ́n ní àwọn èsì kan ti jáde láti ilé ìwòsàn ilé tí wọ́n ní wọ́n ti wọ́n gbé lọ kó tó di pé ó jọ́lọ́hún nípè òun náà ni wọ́n ṣàlàyé pé arákùnrin Ubiribo yìí òun ló jẹ́ pé ó ń gba ìtọ́jú kan lọ́wọ́ nígbà tó wá ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Thailand wọ́n ní ibẹ̀ gangan náà ló jẹ́ pé ó lọ ṣe oògùn kan tí yóò mú kí ní ọmọkùnrin rẹ̀ tóbi dáadáa òun ló para rẹ̀ tó fẹ́ tóbìnrin lọ́rùn o lè tẹ́wọ̀n lọ́rùn tó èmi sọ fún ọ ṣùgbọ́n ó para rẹ̀ wọ́n ní ó ń gbìyànjú láti jẹ́ kí ní ọmọkùnrin rẹ̀ kó tóbi wọ́n ní kódà ó ti kọ́kọ́ ṣe aláàkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bóyá ìpele ẹlẹ́ẹ̀kẹta sí kẹrin tán ló wà gẹ́gẹ́ bí àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ ìlera ní orílẹ̀-èdè Thailand gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé lánàá ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ náà ni wọ́n ti ní arákùnrin ọ̀hún tó jẹ́ pé ọjọ́ orí rẹ̀ kò ju ọmọ ọdún mẹ́ta ó lé ní ogójì ìyẹn 43 years òun náà ni wọ́n ní ìpele àṣekágbá pé kó tọ́jú kinní ọ̀hún kó lè jáde dáadáa kí rìsọ́ọ̀tì rẹ̀ kó lè jábá jáde òun ló lọ ṣe kẹ́yìn kó tó di pé eléru fọ́ o ìwádìí wá fi hàn wípé ọjọ́ karùn-ún nínú oṣù kẹta ọdún ta wà yìí òun náà ni wọ́n ní wọ́n gbé dìgbàdìgbà wá sí ìtọ́jú fún ilé ìtọ́jú kan tó jẹ́ ti aládàáni ilé tí wọ́n ní wọ́n gbé wá síbẹ̀ láti ìtọ́jú rẹ̀ lórí ìgbésẹ̀ ilé tí ó gbé ọ̀hún ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ eléru padà fún ṣá ṣùgbọ́n ohun tí wọ́n gbé jáde náà ni pé ìpele tó kẹ́yìn fún ìtọ́jú àti oògùn àti àwọn nǹkan tó.
1: This is Jordan.
0: Náà wà ní ẹ̀ka fún ẹ̀ka ọgbà abẹ ti polaris bank eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni ọ̀sì òun náà ni wọ́n ní wọ́n máa yìnbọn pa ọ́ wọ́n ní àwọn afurasí ajínigbé náà ni wọ́n ní wọ́n ṣe ìkọlù sí.
1: On social media Facebook Jordan 105.5 FM Twitter Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos Listen on the go at www.jordan105fm.
0: Ní wọ́n yìnbọn pa gbẹ̀bọ̀n ń gbìyànjú láti fẹ́ jí wọn gbé kó tó di pé wọ́n fẹ́ sá níbi sísá ọ̀hún ó ní ìbọn ti ba arákùnrin tó ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́ ọ̀hún o tí wọ́n sì ní èyí gan náà. ló fà á tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́ ọ̀hún ni wọ́n ti sọ ẹ̀dùn ọkàn wọn jáde sínú ìwé ìròyìn ìyẹn ní àárọ̀ tòní kódà ọ̀rọ̀ náà jáde láti ẹni tí ó jẹ́ àwọn tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ ọ̀hún àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ìyẹn rasheed bọ́láríwá ẹni tó ṣojú wọn òun náà ló bá àwọn akọ̀wé ìròyìn punch sọ̀rọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì sọ wípé kọ́lọ́hún bá wa ṣàánú kó fún ọ̀run kẹ́ o kó sì dúró ti àwọn ọmọ rẹ̀ wọ́n ní wọ́n yìnbọn pa ẹnìkan tó jẹ́ mánéjà ilé ìfowópamọ́ polaris bank ní ìpínlẹ̀ imo nílùú òwèrè ìyìn náà jáde nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ lè lọ gba change ìròyìn náà ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́ o wọ́n ní ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ bauchi tẹ arákùnrin kan ẹni ọdún 25 òun ni wọ́n pe ọjọ́ orí rẹ̀ tí orúkọ rẹ̀ sì ń jẹ́ jabba yusuf

0: ilé tí wọn ni ó mà yìnbọn mọ olù ẹnìkan tí ń bá dọjọ ń gbélé ìyún náà ọjọ orí kan náà lọjọ jẹ ọmọ ọdún márùn ó lé ní ogún ni 25 years old ìyẹn wọn pè ní Hasan Muhammad wọn ló yìnbọn pa ò ní ìjọba ìbílẹ̀ tòró ní ìpínlẹ̀ bauchi òun náà ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọjọ́ ajé monday òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ìlú kan tí wọ́n pè ní rinjingura ní ìlú ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú agbẹnusọ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà nafiu abib òun náà ló fi tó àwọn akọ̀ròyìn létí lánàá tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun wípé ìwádìí ti ń lọ báyìí o pẹ̀lú gbogbo ìwádìí táwọn wá ṣe náà àwọn rí dájú wípé arákùnrin náà ó jẹ̀bi ẹ̀sùn náà eléyìí tí wọ́n ní ó fi ìbọn ó fi pa olùbágbé ilé rẹ̀ ó yìnbọn fún un lọ́rùn tí eléyìí sì fa wàhálà kó tó di pé wọ́n gbé dé ilé ìwòsàn kó tó jẹ ọlọ́run nípè ìwé ìròyìn punch náà ló taari ìyún náà síta ìyẹn ní àárọ̀ tòní ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn ní àárọ̀ tòní o ẹ̀bà ń bẹ̀ láàárọ̀ ẹ lọ gba change ẹ̀ ń bẹ̀. ilé-iṣẹ́ ìfọpo dangote ìyẹn dangote petroleum and petrochemical ni wọ́n pè wọ́n yẹn fze wọ́n kọ́ síbẹ̀ wọ́n ni wọ́n ti kéde pé àǹfààní ti wà báyìí o fún aráàlú láti ní ìpín nínú ilé-iṣẹ́ náà ilé-iṣẹ́ ọ̀hún tó jẹ́ ibi tí wọ́n ti ń fọ epo tó tóbi jù
1: good music and vibes
2: awesome talk
0: lọ ní ilẹ̀ áfíríkà sọ pé 4. ìpín òun ìyẹn pè ní ipo ni àwọn gbé jáde lásìkò tí àwọn yóò sì máa ta ìpín kankan ní ₦525 èmi náà lè nípinnu ìbẹ̀nu níbi tí wọ́n ti kéde títa ìpín náà nílùú èkó lọ́jọ́ ajé náà lọ̀rọ̀ náà jáde láti ẹnu alága ilé-iṣẹ́ ọ̀hún ìyẹn alhaji alinko dangote òun náà ló sọ pé ìgbésẹ̀ náà wáyé láti kó owó jọ fún ilé-iṣẹ́ náà kó lè gbèrú sí i dangote sọ pé iye tó kéré jùlọ tí èèyàn kan lè rà nínú ìpín náà ni 10 péré eléyìí tí iye rẹ̀ jẹ́ ₦5,250 ó sọ síwájú sí i pé àwọn tí àwọn nífẹ̀ẹ́ sí jùlọ kò kópa nínú rírà ìpín náà ní àwọn tí kò fi bẹ́ẹ̀ rí jájẹ láti ní ìpín nínú ilé-iṣẹ́ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2026 yìí làwọn aráàlú yóò láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní ra ìpín ọ̀hún ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ lọ ka change ẹ̀ ń bẹ̀ wọ́n ní ilé-iṣẹ́ dangote ti ní gbogbo yín lè ní ìpín o nínú ilé-iṣẹ́ àwọn báyìí àǹfààní ńlá ni ẹ jẹ́ ń lọ sí orílẹ̀-èdè kan níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ sí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn olóyè olùṣègùn ọbásanjọ́ náà ni wọ́n ti fi ẹ̀sùn kankan wọ́n o tí wọ́n sì ní àgbàbàbà ò tó lé wọ́n ní àwọn ikọ̀ kan eléyìí tí wọ́n pè ní ajìjàngbara èyí tí wọ́n pè ní tigray people's liberation front ìyẹn tplf lórílẹ̀-èdè ethiopia ni wọ́n pe àgbà ààrẹ orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ rí olùṣègùn ọbásanjọ́ wọ́n ní àgbà rẹ̀ kò tó lé o àti pé ó ń ṣègbè sẹ́yìn igun kan níbi ìpàdé ètò àlàáfíà eléyìí tí wọ́n ṣe láti dènà àtúnṣe iná ogun lágbègbè náà olóyè ọbásanjọ́ àwọn náà ni wọ́n lé iwájú ikọ̀ ìpẹ̀tù sí àwọ̀ èyí tí àjọ àwọn orílẹ̀-èdè áfíríkà ìyẹn au tí wọ́n gbé kalẹ̀ láti wá gbo dẹ́kun sí àwọn ohun tó ń wáyé láàrin ikọ̀ ọmọ ogun ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ethiopia àti ikọ̀ ọmọ ogun àjìjàgbara tplf pẹ̀lú bí iná ogun bó ṣe sọ ní ẹkùn àríwá tigra olóyè ọbásanjọ́ sọ pé irọ́ ni ẹ̀sùn tí wọ́n fi kan òun pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ethiopia ló fún òun láṣẹ ọ̀hún eléyìí tí òun ṣe agbẹnusọ fún olóyè ọbásanjọ́ kẹ́hìndé akínyẹmí ṣàlàyé pé yóò jẹ́ nǹkan ìtìjú fún ẹni tí wọ́n fi jẹ oyè apẹ̀tù sí àwọ̀ láti má yọ àṣírí ọ̀rọ̀ eléyìí tí wọ́n bá fi sí ìkáwọ́ rẹ̀ síta fún gbogbo ayé láti gbọ́ nítorí ṣekárìmi náà lápè ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ ṣùgbọ́n àwọn ajìjàgbara ọ̀hún sọ pé àgbà ọbásanjọ́ ò tó lé o ṣùgbọ́n ìwé ìròyìn ló gbé jáde kì í ṣe mi ò bá wọn lọ ethiopia o ẹ lọ gba change ìròyìn náà ẹ bà láàárọ̀ tòní ẹ jẹ́ mú àwọn kókó díẹ̀díẹ̀ kún àwọn ìròyìn tá a ti mú láàárọ̀ yìí kó tó di wípé a lọ ṣí ojú òpó sílẹ̀ fún ẹ̀yìn aráalé lẹ́fì láǹfààní láti bá wa dá sí i wọ́n ní ogun tó ń lọ ní àárín gbùngbùn orílẹ̀-èdè àgbáyé èyí tí wọ́n ní àwọn orílẹ̀-èdè otis ni wọ́n tún ti ju àdó olóró sí orílẹ̀-èdè saudi arabia ti won si ni eyan to to 73 ni won se lese ninu ikolu na iyun na wa ninu iwe iroyin iyen fun ti owuro to ni ni ti eka ti ere idaraya won ni Messi won ni o ti se to bayi o lati ra ni lati ra egba agbabolu kan ni orilede Spanish iyen ni Spain lohun iyun na wa ninu iwe iroyin laaro to ni Daily Post na o tari e sita e ba iroyin ohun ni ekun rere won ni awon omo ogun orilede Nigeria won se ikolu si awon agbesumo mi awon adaluru ti won si ni enikan ninu won to je ti mo nko awon orisirisi fun won ti ma lo ba won ra ni gboro ti ma nko wa fun won won ni won mu be ni won gba okada lupupu lowo re ati opolopo awon nkan ni ilu Yobe nibe gangan lowo ti ba bakan na omo ogun orile orilede Nigeria yen Nigeria Army won ni won ba furasi meji ti won je iko Boko Haram ati Iswap ile ti won ni iyun na yin mo ba won gbe nkan lo ni ipinle Bornu nibe lowo ti ba iyun na o arakunrin kan re ti won ni owo ba ni ipinle

0: ni ilu umayoje orilede nigeria na lo ti sele owo olopa ti afurasi merin ele ti won ja digun jale ti won si gba phone toto 25 ati awon laptop ni ilu eko won ni owo olopa o te won ni ilu eko e bayun na nbe ilu umayi won na ni won ni omodun meji la ohun ni odo gbe lo agbami odo odo to nshan onu na no gbe lo ni ojo aje monday ni nkan bi ago meje ale e ma ma ran awon mo keke ki nse lati pojo tin ro e dakun eyin obi un na ni iroyin odun mo ni ninu rara rara o te nse iroyin to dun mo ninu rara rara e wo e ja fe le ise nu wan dede sibi eyin na lo gba tin ji iroyin to ku ninu awon we iroyin ta gbe wa laaro to ni iroyin po ta gbe wa o sugbon e je lo soju opo le 09063352 ẹtẹ lófin àti ìlànà èyí rédíò yín lọlẹ kẹsì bá ń ṣe gbogbo ohun tẹ fẹ dá sí ní ṣókí ẹ má yìí wá sọtún ẹ má yìí wá sósì ohun tẹ bá fẹ sọ ni kẹ ẹ sọ òpínlẹ oníkálukú ọtọọtọ èròǹgbà oníkálukú ọtọọtọ ohun tẹ nìkan bá sọ ẹ má sọ di ogun láàárọ yìí o ẹ dákun ẹ lọ ẹ káàárọ o.
1: ẹ káàárọ
0: mọ.
1: ẹ pé.
0: yes ma.
1: ẹ káàbọ̀ mọ. Bàbá tí wọ́n ní kí wọ́n fi ìbò kí a fi dá bàbá Tinubu kúrò nínú ìdìbò tó ń bọ̀ pé kí wọ́n bẹ́ lómi sí ọ̀rọ̀ sí lẹ́nu tó dá wọn lójú pé yóò ṣe dáadáa fún wa lórílẹ̀-èdè ni wọ́n fi sọ bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ẹni tó lọ sí nǹkan ọmọkùnrin kó lè tóbi kó lọ ọmọ abẹ́ náà rojọ́ lọ́hùn-ún wípé kí ló fi tó dá kínní òun ní kékeré
0: tó fi fóun kékeré
1: tó fi fẹ́ ní kiri tó fi fẹ́ sọ di ní ńlá kó lọ ọmọ dojúkọ dàjú ẹ̀ ńbẹ àwọn aláìní ọrùn.
0: ó lágbára o ẹ ṣeun ìyá mi kẹ́hìndé akínṣọlá ẹ ṣeun mọ 09063352
2: ẹ̀lẹ́kàárọ̀
0: o. ẹ̀lẹ́
2: ẹ̀kàárọ̀ ẹ̀sà o kìtì gbé o owurú ilé ahọ́ ìlú koro orúkọ tèmi làyú bẹ ẹdùn bá sọrọ láfẹ wá ìdílé tó kò tìlẹ tà bàbá àwọn orílẹ sọrọ bàbá tí akọdún tòdí lòlòdì sófin tí ọlọrun náà sọkalẹ látòkè àwa rọ wa lọwọ ni ìgbésẹ lọrọ wa kọ lẹyìn yẹ akọọsọ ìjọba alágbẹdọ bá sọrọ lẹyìn ọlọrun ọba ìjọba ló kù òní gbogbo aráàlú kọ mi ṣe gbogbo kulè òun wọn wo bá kiri gbẹ wọn owó ní báńkì tẹ́lẹ̀ bọ́ bá kówó sí bọ́ọ́ máa lé ni gbogbo owó rẹ̀ máa já ni ọlọ́jà ń ṣe tẹ agbèrò mi ṣe tẹ onímọ́tò ń ṣe tẹ dágbòtò ń ṣe tẹ onísìmẹ́ǹtì ń ṣe tẹ owó lórí kí alófin àlóni ká ní pé ká ṣe lófin àlóni gbogbo ẹlẹ́ lè ń ṣẹlẹ̀ mi ò lè ṣẹlẹ̀ bàbá ilé iṣẹ́ yóò lè jóná rọ̀bì sínú rọ̀bì
0: sáà. ọlọ́run ṣàánú ẹ ti wọ ẹ káàárọ.
3: ẹ ń fi ìràwọ.
0: ẹ káàárọ sà wọn pe mc ra wọn já lọ ẹlú ẹ káàárọ.
3: ẹ káàárọ sà.
0: ẹ káàárọ.
3: ajé ẹrù ní bọ́ọ̀dù ló sọ.
0: láti bó sà.
3: láti ìlú mọ̀wé.
0: ẹ káàbọ̀ sà.
3: ẹ ṣe púpọ̀ ẹni tí wọ́n fẹ́ pẹ́ kẹ́lí ní nǹkan tó sọ wípé tí ìlú bá sọ fún ọbásanjọ́ lójókòó tó bá délé á lọ ṣàṣàrò. Mo bá sọ fún Tinubu pé ọmọ Nàìjíríà gbogbo tó bá sọ ló ń ṣe ẹ jọ̀ọ́ lọ́wọ́ wà ibi pẹ́ níta o kì í ṣe gbogbo tó sọ náà ti mọ̀ rò pé Tinubu náà ṣe because tó bá ṣe fi ọlọ́run nígbà tí ó sọ pé ìyá jẹ Nàìjíríà ó yẹ kó wo àwọn nǹkan kan bàbá àwọn tó ń yàn á bẹ̀rẹ̀ wípé bí Nàìjíríà ṣe ní lọ ọ̀pọ̀ ènìyàn ń kú o àbáfọ̀mọ́ àwọn tó mú ebi pa ẹlòmíì ìyá ń jẹ lòmíì ẹ jọwọ adúlá tí mo kàn lè gbà ní wípé ẹni tó bá máa ṣe eré ní kọ́ náà ń yàn ẹnibọ̀dì owó jẹ́ káwọn wò lẹ́yàmẹ̀yà àdéhùn tó ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ ní ìpẹ́.

0: ni gbogbo ìjà kọ̀ọ̀ àti arákùnrin tó lọ ṣe tirẹ̀ ọwọ́ ọkùnrin ẹ̀ náà. Àwọn
1: obìnrin
0: náà tó ń ṣe ti ara wọn náà ó bẹ gbé abẹ́kọ̀tà.

0: 105.5 FM. Twitter, Jordan105FM. Instagram, Jordan105FM. Lagos. Listen on the go at www.jordan105fm.
1: sọ torí òbí wa lọ sí àìbẹnure ó yẹ kí ìkọlẹ̀ kó yí ó yẹ kí bèrè kí sọ pé mo mi bọ̀ ó kó yẹ kí lọ́wọ́ ẹ̀ wá tatukú lé kò ti ṣẹlẹ̀.
2: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
1: Ẹlẹ́ ọdún yẹn.
2: Making you the best entrepreneur you can possibly be.
3: Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to
1: you.
3: Get better information, we won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
4: Hello.
1: Ekaro,
4: sir. Yes, sir.
1: I'm sure I will.
4: Present, sir.
1: Kuato Tunataro.
4: Yes, sir.
1: I want to call Benjamin Lati Ju.
4: Ekabo.
5: Hello, Lagos. Welcome to the Jordan Night Show.
4: Obe dogbon soro are ni.
1: O le di dogbon me o le di lo ba ba godun ni.
4: Abi ese Olorun.
1: Se o fi gbe o ta ni gbe olu e ta ni gbe olu shit Olorun. Olorun da wa. Ani ba Olorun se da wa a se be. Elomi a fi je pe Olorun da ni dudu a lo ma bura. Olorun da won ni.
5: And today we'll be discussing
2: the voices.
1: E o dudu wa lo ma se je se o asa irun e yo didere. Ye Olorun ti o eyan o ni yeso. A lo ma fish judgment lodo Olorun
4: abi
1: ade nipa ti dangote fun ida fun share ati ra share
4: eh
1: any share we need interest you
4: any interest hello game not
1: game so bo ni process e ke je kin bo process e ba se ma se o
4: o da ti royin ba gbe a tu kasita
1: okay o
4: yes
1: sir yes
4: sir hello gba share nu dangote o ti owo yen de wa kere o kere gan hello
1: karo
4: ẹ̀ka rẹ̀ bá ń kó bí ariwo yẹn sà.
1: ẹ kú ẹ̀kọ́ ètò.
4: yẹ sà.
1: ọlọ́run ọba yín tó.
4: àmì o.
1: ẹni tó lè tó sọ ní ti àkọ́kọ́ ọ̀rọ̀ fi pété àwọn.
4: orúkọ yín àti ibi tẹ ti ń pè wá náà.
1: mr adébáyé rè fún mi láti
4: ìjókòó. láti òkòkò ok à ń gbé ọyìn sà.
1: ìjókòó
4: ok.
1: Jẹ́rọ̀ ọ̀rọ̀ Peter Obi, èmi àwọn Yorùbá yìí, pírọ́bílẹ̀mù wa náà nìkan lè kó wa yọ ń bẹ̀. Ṣé tí ìrìn nìkan bá fẹ́ lọ sí ìlú kan? Ṣé mọ̀ pé bisikẹ́ǹsì kò ṣe ní ìlú rẹ̀ bisikẹ́ǹsì bẹ̀ ṣe rí? Ṣé kò ní gbàṣẹ lọ́wọ́ gómìnà lórí ẹ̀kọ́ ìrùn fẹ́ wá bẹ̀ ni? Àti kí ló dúdọ́ pé yóò dàgbùkù ìjọba tó wà ní èyí? Yorùbá bá sọ̀rọ̀ lẹ́yìn ọdún mẹ́rin sí ti gbogbo àpò nbẹ̀ bẹ́ẹ̀ bá àwọn àti ìsọ̀rọ̀ bá òun lè sọ tẹ́lẹ̀ nígbà débẹ̀ àjọmáwò. Peter àgbọ̀gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ gómìnà òun bọ̀ wá tẹ̀ pèsè àbò fún ó tẹ́tí ìjọba ṣe é sìn ó sọ ní last 3 months pé wọ́n fẹ́ pa òun. Tàbí màá tó fẹ́ pa á tó ń sọ. Gbàtàlọ́dọ̀ Ẹgbẹ́ olúkálùkù nìyẹn.
4: Mo
1: tọ́jú òun ṣe lọ́hùn-ún ṣe. Ẹ bí ọ̀rọ̀ Adébáyọ̀. Ó lọ fẹ́ di pírẹ́sìdẹ́ǹtì. Ẹ wọ́n bá ti lè wọ́n bá ti fún ṣe. Wọ́n á ṣe. Wọ́n bá fún ṣe. Ṣùgbọ́n sì ni pé ọdún àmàjà padà sẹ́yìn mọ́ Nàìjíríà. Nígbà tí wọ́n kó ìjẹ́ báwọn kan bá lù jẹ́ ṣé báwọn kan ló bẹ́ lọ́fíìsì ń bẹ̀. Ṣé bí wọ́n bẹ̀ fún kúrò jọ wọ́n fẹ́ jẹ́ kọ́mẹ́mù padà ẹ̀pọ̀tẹ̀ kúrò tó ń jẹ́ káfárá máa mọ̀ pé ń jọ́kẹ̀ṣẹ́ ọlọ́run kò wáyọ̀ ṣùgbọ́n tí òfin ṣe rí sọ̀mọ̀ bó ṣe rí ọmọ bí ẹ ṣe rí o wọ́n tẹ̀wọ́ padà wọ́n ṣe gbá wọ́n ṣe wo wọ́n débẹ̀ ni wọ́n bá débẹ̀ kàn sìn bí wọ́n pa níbẹ̀ àwọn ọmọ kó ṣe rí
4: nìyẹn.
6: Adégbèrè dèjì ló ń sọ̀rọ̀ lágbàáyé tó retílẹ̀. Ṣé ọ̀rọ̀ Peter Obi lèmi náà fẹ́ dá sí?
4: Òkùdé
6: ẹ̀ka tó Obi is fond of that. Bẹ́ẹ̀ni lọ́dọ́dún ṣèdí láìjẹ́ kó sọ fún gọ́.

0: ìdápọ̀
1: ló yẹ́ nìkẹ́ ẹṣẹ́ ọ̀sà ẹṣẹ́ ọ̀sà àsìkò tí ẹdí jà tí kò tó pọ̀.
2: Ẹni
0: ọ̀rọ̀ tí Dangote ṣe wá sọ yìí, lọ́wọ́ pé káwọn ọkọ̀ wá ṣe kẹ́kọ̀ọ́, gbogbo ìyẹn kò sí nǹkan tó fẹ́ rí níbẹ̀.